0: Cadbury Hot Chocolate, the treat you deserve.
1: Ìjọ́ bù wá iná.
2: Ewu ni ariwo, kí ló ń ṣẹlẹ̀ ń bí?
1: Ó bẹ̀rẹ̀ láti inú switchboard, ló bá wọnú kébù, a fi gbà ò. Iná eruku, ẹyẹ mi o.
2: Àwọn kébù irúwo lẹ fi ń ṣiṣẹ́.
1: Àwọn kébù ti arí lọ́jà ni, a rò pé kò ní ṣe pàtàkì.
2: Ó ṣe pàtàkì gidigidi gan o. Ẹ̀bá ti yàgò fún tẹ bá lo Cutix cable àti switchboard láti add switch. Ṣọ́ọ̀bù yín, ilé yín, ọ́fíìsì yín àti ilé iṣẹ́ yín, gbogbo ẹ̀ yóò ti wà ní ààbò. Wáyà Cutix ni copper tó mọ́ 99.9%. Náà ni LED tó dá fún ayé tó lè dènà iná. Ó ṣe lè farada ojú òjò ọdún pípẹ́. Ìdí nìyí tí mo sọ pé ó dára jù.
1: Ṣé gbogbo rẹ̀ ni ẹ̀ ń ṣe?
2: Gbogbo ẹ̀ pátá là ń ṣe. Wáyà ilé, wáyà òòrùn, low voltage power cable, wáyà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ẹrù ilé pẹ̀lú add switch switch gear.
1: Má dúró de ìjàmbá kó ṣẹlẹ̀. Lo Cutix cables àti add switch kí o fi dáàbò bo ìdílé rẹ, ilé-iṣẹ́ rẹ àti ohun ìnílò rẹ pẹ̀lú. Fún àlàyé si, ṣe àbẹ̀wò www.cuticplc.com.ng tàbí kó pé ẹ̀rọ àgbéká 0704-623-6426.
3: Cutix cables, ó dúró pẹ́.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?